0: ọmọdé ń wọ̀nyí. Ẹwẹ́
1: lẹ́.
0: Ọmọdé ń wọ̀nyí.
1: Ẹwẹ́ lẹ́.
0: Bílẹ̀ ní bí ṣe.
1: Ẹwẹ́ lẹ́.
2: Ìpàlẹ̀ ń
0: yàn.
1: Ẹwẹ́ lẹ́.
0: Kọ́mbì tọ́wọ̀.
1: Ẹwẹ́ lẹ́.